0: mẹ́sà hana mẹ́tẹ́nà ọ̀bàkọ̀ ẹ̀nà mẹ́fẹ́ nfa ìfún nípa ìfún mi ní mẹ́sà máa fa ìfún náà mí nyà mí mẹ́sà ntí nàmbá ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ 2 weeks ní ntwá ntí ní kọ́ ọ́sẹ̀tọ̀ náà wọ́n máa mẹ́kọ́ yẹ lab náà wọ́n mú sẹ́mi nyà tí wọ́n dín mi tó wọ́ ẹ̀nà wọ́n yí mi tí wọ́n wúwo máa wù dín mu àmì sí yín sẹ́ náà sẹ́ bẹ́ẹ̀ 3 days ẹ̀nà ẹ̀sà ń ká mi àwọn máa kí bí ni wọ́n sáà ń dẹ́nu kọ́ ẹ̀ sí wọ́n kọ́ fẹ́ ẹ̀nà ẹ̀yẹ head topic ẹ̀nà wọ́n yẹ mi CS bí mu tí náà mi bìsá sí mẹ́sẹ̀ yẹ tún yà wù bí mu àná sí mi tún yà wù bí mu.
1: Yóò dọ́g bẹ́ẹ̀ yí àná di àmọ́ bẹ́ẹ̀ yí àná wáyé. Ọ̀fọ̀ nso ọ̀sọ̀ mìdọ̀fọ̀ yà last caller mìdọ̀fọ̀ ẹni mẹ́yẹ mú adúlọ̀ ọba yín sẹ́ ní àwọ̀ sọ.
2: Ọ̀lẹ́ wọ́n afọ àwọn afọ.
1: Bẹ́ẹ̀ náà mẹ́ta sinmi ti o.
2: Patrick mi lẹ awùtẹ̀rẹ̀ àtẹ̀rẹ̀ náà ẹ̀yẹ kọ́ ọ̀tẹ̀ ẹ̀dọ̀ ẹ̀ sí ọmọ ẹ̀ bẹ̀ yẹ ní operation kò mí wọ́n operation kò.
1: Na third one ni ẹ̀ sí ẹ̀yẹ ní operation nọ. Ọmọkan wa musa question bia ade ntina omu yo
2: please abato de bi
1: se sanka obisa o kwa ntina ta na wonu ne ko
2: abato me ne ko
1: wonu ne ko ntina e busa questions eh se se ye si ni hobi wonu ane na ko but before doctor fa baka so mbe yo operation e wo bi bi se first one ma nye no operation second one o ma nye no operation and a third one we do omso omu ye no operation eh je na se obisa wonye mfie sey 37 maame no ne akura ni nyina dog yin ti we
3: aya the medical kind of stuff ya aya ye musa questions ye call hospital because say you all can say work or person ye or yes surgery but ye na obegusa ye surgery kra e person ye ye or doctor no ho na wo sanka obusa yeah a doctor for ye nye nyame na ye ho so nye ho dodo na no busa o monsa mo be ye no
1: we kra no say o mo wo consent form a
3: exactly yes
1: o ma kan do kro ni nyina
3: o se church o bi bi e mo
1: answer ye musa question enti na ni se ni awo ho no so mo ntie bi nti se uti bi bi wa na ko o hospital worker last me ti se ye kan we mpacho ha ni na ye bo bo ye ho na ye ye di je bi bi a ma nurse fo ni a doctor fo a o so be use o mo anya nsa na na o mo di aye ba so push ni busa no questions ramu na se ti a
3: are you all right
1: as my client's video I'm not questions because I'm me ready around it na me menye nessa ye jamo mo a mo mbeda uno ma be be computer so a cheche yesa me so mo consult mo musa questions be bia busa oba pemfu busa questions akwa ne ne ha be sha busa no unu tuna ye tia ne ka do any dey me ntii wan ti
3: yo ntii I'm said the first question no eba be brain to no me I no ba ko na was say no onyem ana okọ hospital na omo si wanya miscarriage nyin say na say na mo ho na wodie ni ntii etri no sa ko biem se be 1 week o sa ko e na o se no te ya wona ya se no sa ko e ana mo ho e omo si wo ectopic but then the itimi sene say obi o ha otimi enyim entafo otimi enyim twins na afi no baako etimi descend e aba odie ni na baako aka nti de ebeba odie ni mo ko say esayi a ye kwani ye ko ye evacuation bibia dnc bibia eno no ko but then the amma no aka ho to most later no na asama o pain no be ko no na ye twa scan na ya ka say ectopic pregnancy ana ene wo ho nti eno ya de wo say omo se no so o sa bu say say onya obi nya ectopic pregnancy a obitimi afa nyin san biem omo se no ye de kan a kire mu say wo nya ectopic pregnancy eno ntre say onyin san abo da bi onyin san ne obitimi asa ba biem but the ana ye two mo fo no say ectopic pregnancy ne ba the emotional trauma be brave me no emotion no na yana eh yes I power severe will be go through ectopic pregnancy. Said the Emia Baba, who can say, after your